0: Fún ìpinnu gbọ́sọ̀ sẹ́, ọ̀kan sínú bèrè látọ̀dún náà, ẹwọ̀n mìíràn àwọn ẹ̀sẹ̀ nítorí ẹ̀sẹ̀ rẹ̀ ń yáyé wọn. Bọ́ọ̀sì, ẹni náà mìíràn kà sí, ní mọ̀ kú yé màánù, but ẹni tẹ̀ ń bí ẹnu, mi ká mú màánù pẹ̀ ná ìṣú. Mo sẹ̀, mi ní ni mo sẹ̀, sáà ní ẹyẹ ni ẹ̀ ní ní yé ẹn. Inú ni ẹ̀ náà nù, ẹ̀ká tẹ̀ náà sẹ̀, ẹ̀ kú ti ẹyẹ, mi hú ìṣẹ̀ ǹsẹ́ àwọn ọmọ nìkan mi ti mi kọ́ ọ́ ìdẹ̀ṣọ́ ẹ mọ̀ ohun nìṣẹ́ sáà ayé nìyẹ.
1: Now how many years?
0: Oh, bẹ́ẹ̀ 15 to 16 years.
1: 16 years?
0: Màtọ́ bá iṣẹ́ ẹni mo 28 years.
1: Okay. All right. Yẹ́ the number bí bẹ́ẹ̀ tún jù àfẹ́ ná ẹni ó ní nǹkan mọ́. Why?
0: Pàtó yóò bọ̀.
1: Mìdásí, yẹ bẹ pọ́n à. Ẹ ti yẹnu yà bẹ́ẹ̀ máa ń dẹni di àbáwọ̀ sódìẹ ẹni sẹ́ gírí ni.